0: gẹ̀wọ́n bẹ́ fi ọ̀sìn pé jípọ́tọ́ lè gìlìjì gbogbo mẹ́ẹ̀ẹ́ lọ́nà bẹ́ fi ọ̀sìn pé jípọ́tọ́ látẹ́bíà dánjẹ́gù láọ́sàn bọ̀dí tọ́gbẹ́ kò rí pascal fòlígà àtọ́ngún aṣọ fòlígà pẹ́mẹ́ àfáàchà ò fòlígà bẹ́ homi aṣọ pẹ́mẹ́ àwẹ́tọ́ àfáàchà ò adama faustin ẹ̀yìn dọ́ ọ̀tọ́nà tógó ra ilé lomi ó sọ bí ṣe ṣe lè dégbé fún wọn bí ẹ̀mí bí àfáàchà ò èkó rúfin ẹ̀yìn dọ́ ọ̀tọ́ lè snpt kèrè ní otp owó àhọ́gbọ̀n jẹ́ ẹ̀tọ́ngbẹ́ lè wẹ̀ tíra bí n kèké fígun wọn ti lè pẹ́mẹ́ lè bẹ́ pè bladen voie tán bẹ́ ọ̀họ́ mẹ́ èkó kọ̀nù láìlékè fídà wẹ̀ tíra bí n kèké gbọ̀n vọ́ de ká fi hàn sí gàdínkù fún ó ládán olúwa mẹ́nu gbé ata lè pẹ́mẹ́ fòlígà mẹ́mílẹ́ dà wẹ̀ tíra bí n kèké tútù gbọ̀n dẹ́kẹ́ gàndrẹ́ àmẹ́nu gbé alánú ẹ̀ bá tí wọ́n ló pọ̀ tí àmì gà ó kù fún ó lá kó àmì àdì àmì ló homi àbẹ́ bẹ̀nigán àmì lè fòlígà lè pẹ́mẹ́ èkó hu àmì ní àmẹ́nu gbé fòlí nyàkó bá homi lè pẹ́mẹ́ mọ́dìdì lè pẹ́mẹ́ bẹ́ àṣìàgbọ́ tọ́gbí àgbò ìbọ̀ ànání ẹ̀yìn èkó vẹ́ bẹ́ efi ọbẹ̀ púpọ̀pọ̀ ha bí àzìpẹ́mẹ́ náà tọ́ tọ́gbí dominic àhìlígó sóbẹ̀ àhìlígó àwẹ́tọ́ àzàmàtì dòjẹ́ àzàmàtì bí homi àbí nǹkan náà tọ́ àmúzù bí homi àbí nǹkan náà tọ́ gbàkúdó ebe vi o àhóyìnà àzàmàtì àmàvidé la odile èdèwò dọ̀mẹ̀ ọ̀bíánú sùn ó yànnù wá sàn kúdó wá bẹ́ vi o homi vovo dónú homi ọ̀mẹ̀ hàn lọ sà o ó sọ ìwé ṣẹṣẹ lè dégbé fún abá mi bẹ́ẹ̀ bí àzàmàtì àmúzù kọ́mi michelle ó gbà ọ́ náà ẹ̀bẹ́ náà godmich ẹ̀yìn bijoutier alogo simiti ẹ̀tọ́ngbẹ́ lè wẹ̀ tí a mi kéke wẹ̀rẹ̀ kájíbá ilé lomi lè bẹ́ẹ̀ pè blan sí lè kẹ́fọ́ àdín abẹ́ họ̀họ́ mẹ́ èkó bẹ́ẹ̀ dòdò la ilé ké fídà wẹ̀ tí a mi kéke gbọ̀n vọ́ de ká lè lomi àfihàn sí gàdín ọ̀làdán ọ̀dọ́ mi nígbà tá lè kú hẹ́mi là blọ̀gán mi lè kú vẹ́ zan gàní àwọn dọ́dọ́ kọ̀nù ọ̀là yé jí tí náà kúkú alánú ẹ̀ bá tí wọ́n ló pọ̀ tí a mi lè kú vẹ́ lè homi bá hu ẹ̀mi lè kú vẹ́ banu mẹ́mílẹ́dà wẹ̀ tí a mi kéke tútù gbọ́n tọ̀ lè kú vẹ́ à ǹdẹ́kẹ́ gàdín àmì ẹ̀nugbà lánà àbájí gàní ó la kó àmì àwọn àmì ìdímí sàdúwẹ́ tá lè kú hu ẹ̀mi gà wọ́ à ó la kó àmì àdìdó bẹ̀nigán àdọ́nà mi bẹ́ gbọ́lá wọ̀ lè kú hu ẹ̀mi nù di àmì vọ́ à mẹ́mílẹ́dà wẹ̀ tí a bẹ́ nkèké vẹ́ lè lomi à ǹdẹ́kẹ́ gàwó àpédomi sàlánù ẹ̀ dí lè pentecôte bẹ́ hàmì àmì lè bẹ̀ àrígó kú hu ẹ̀mi lè lomi ẹ̀yìn àzàmàtì homi là blọ̀gán mi múdìdì là blọ̀gán mi bẹ́ lisi àgbọ̀ pàkúdó hôtel le clergé gbọ̀ lè kú vẹ́ àzàmàtì homi lè kú vẹ́ banu múdìdì lè gendarmerie àgbọ̀ tjọ́ńdò àvùyí àhọ́nkọ̀ tètè àchọ́pọ̀ àchọ́ kú àbẹ́ homi àwọ́ àmẹ́nugbé abẹ́ vi o àchọ́pọ̀ antoine àhóyìnà nànú kan àdúbí léontin ní àbẹ́ tọ́dìdì àbẹ́ kọ̀ọ̀kan vi ìdà homi vovo dónú homi ìyàwó mẹ́à ó sọ bèbè ṣẹṣẹ lè dégbé fún abámi bèbè jọ́ńdò abúlábí cécile èdè àbẹ́ àṣìṣàtọ́ lè lomi tọ́ngbẹ́ lè wẹ̀ tírí abẹ́ kéke wẹ́rẹ́ kágun ajílẹ̀ sylvanus olympio bẹ́ẹ̀ dọ̀pẹ́à lè bẹ́ẹ̀ pè blandrin vọ́ de kábẹ́ họ̀họ́ mẹ́ èkó bẹ́ẹ̀ dòdò wá ó la ilé ké fídà wẹ̀ tírí abẹ́ kéke gbọ̀n vọ́ de ká fi hàn sí gàdínkù fún náà zan gàní ọ̀làdán olúwa mẹ́nu gbé ata lè maria auxiliadora bẹ́ẹ̀ adó àmì lè gbẹ̀yìn dí mẹ́mílẹ́dà wẹ̀ tírí yígbọ́n bẹ́ẹ̀ kéke tútù gbọ́n tán dẹ́kẹ́ gà tán náà gàní àmì ẹ̀nu gbé alánú ẹ̀ bá tí wọ́n ló pọ̀ tí àmì ẹ̀ tí wọ́n ti pa àmì gàní ọ̀làkọ́ àmì gàní fada kele jésù bon pasteur le agoyasiye kwebenti meo wakudo conseiller cpp ku cpae amekenyi kumeya be kopia be nkonoto choide be kopia be nkonoto ahweto asuma christophe novianu suonyo nuwa novikpo tiyo wa son kudo wa be vio asuma homeganso togo kuduta ameko le choral de midi 15 mai les jésus bon pasteur ba do amele agwe asiyeya o me vovo do nou home yo me hon lon sa o o so bebe se sele de gbe fon ba me bebe asuma edvige leya ama bridenam enyi chef session de bo et du domaine de l'état etrongbe le wetri abe nkeke were kagwanji lebe pebla ne voa to abe ho ho me kube dodola ileke yauda wetri abe nkeke gbanfiyen si gandren Ola don lwa me nou gwa ta le Jezu bon pasteur ba do me la gwe asiyeye. Fida we tra ben keke gban vore ka fofon me gaton. Ame nou gwa la nwe ba chondo poti ame le kou kwa me. Gantren kou fon la kwa me ganyi kou fan. Ame dimi sala nwe di le chot yuan ke me yo me ola di ame la gwe nive lo go pebe ben iglan me. Ba dona bebe gbe ola hwe le chot yuwa be monu. Na me li di chot ya toa ken gwe ola yi ben iglan. Kwa sida we tri nyi gwan ben keke ve gwan deken ganyi kou fan. Akwe domi sala nwe di le chot yuan ke me baba dona bebe gbe ola hwe le chot yuwa be monu. Kouwe menya menugwe asuma jose ba homele agwe nivelo gope e kon avegwa me ne oleyi kompleks kolea le brinyam. Togwi adela klasou negwa befyo, togwi ya o maunyo ese atongwa so dalave, togwi agbojalu ya o amo enyi gose biose, be kope a befyo. Ome vovodo nou ome yo me hon lon sa o, wawele dakpe manya glonso dimenami. Ke yo yobu yobe ameveve agojalu komlan gwa yon ebe komlan jen piyaza. E trongbe mino yonti. E yo wa ebe ku konuwa. Yo le to kanale fembe nyasi mwadi dakwe manya glonso di mina mi be maunto. La do mi abe gbe glok pata e tepe na mi kanale fembe do pia. E do babane ku home vovovo ya o.
1: Le plaisir pour l'acquérir. Écoutez, Canal FM 93.5.